0: káàárọ̀ ẹ kojúmọ̀ tòní gbogbo àdúrà pé ààbò ọlọ́run yóò máa dájú lórí wa ìpinnu ọlọ́run fún wa ní ọjọ́ tòní yóò wá sí ìmúṣẹ ọ̀ràn ojú fún yín ní àárọ̀ yìí ni wípé kí olúwa kó tan ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ rẹ̀ kó tàn sí ayé wa kó tàn sí iṣẹ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe sọ nínú ìwé mímọ́ genesis orí ìkíní ẹsẹ̀ ìkẹta ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí wà ìmọ́lẹ̀ sí wà gbogbo ohun tó ṣókùnkùn nínú ayé wa ọlọ́run yóò tan ìmọ́lẹ̀ sí ẹ jẹ́ ká kọ ìṣẹ́sílẹ̀ ẹ jẹ́ ká di òpó ọlọ́run mú ẹ jẹ́ ká máa ká ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká máa gba àdúrà láìsinmi àti láìsàárẹ ẹja jẹ olóòótọ ó gba àdúrà lọwọlọ yìí pé bẹ ṣe ń jáde lọ ìmọlẹ ọlọrun kó tàn sínú ayé ògbó ọlọrun kó bùyọ nínú ayé yín ebi ni adémidé ayégúsì.
1: alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah adọpẹ lọ sí ọdọ ọlọrun atọrọ ike àti gẹfà nabi sallallahu alayhi wa sallam àtàwọn alẹ àtàwọn sahaba àti gbogbo àtàntẹ lójú pàṣẹ wọn dájọ gbẹdẹ alkiyama kíkẹ àtọlọ ọlọrun àlàáfíà ọlọrun kò mọ bá fún gbogbo ẹyin olùgbọ wa kí ọlọrun ọba àlékí ọlá kó ṣàlékún dáadáa wa ní tí a fi ṣini létí láàárọ̀ yìí òun ni alámọ̀dí nípa ìbẹ̀rù ọlọ́run allah subhanahu wa ta'ala ojú ìyá wípé ya ayé ẹlẹ́dínà amẹ́nu takùlọ́à akọ̀tù kọ́tì ì wàlẹ̀ àtàmùtún náà ìlànà àti mùsùlùmọ́ọ̀n apẹ̀yìntẹ́jọ́ olùwàgbọ́ òdodo páyọ̀ ọlọ́run ọba bó ti tọ́ àti lódodo bó yẹ kẹ́ ẹ páyọ̀ ọlọ́run ọba torí kẹsì gbọ́dọ̀ fáyé lẹ̀ àfi nípẹ̀ tó gbà tán fún ọlọ́run ọba àlékẹ́ ọlá ọlọ́run yóò máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa yóò fi àbò rẹ̀ bò wá yóò lọ rí abọ̀ rí allah subhanahu wa ta'ala yóò pè wá nípẹ̀ dáadáa láàárọ̀ yìí ọlọ́jọ́ kan rẹ̀ ọlọ́run wàlálà hàwúlẹ̀ wàlẹ̀ àkúwọ́ta ilẹ̀ abìlà.
2: ojúmọ rẹ o ilẹ tó mọ wa lónìí ojúmọ ayọ ojúmọ ìdùnnú ojúmọ àlàáfíà ojúmọ bùkún a ò ní ṣàìsàn a ò ní kàgbákò a ò ní báláyé fọwọ́ tí àwọ̀ títò tó wá mú wáyé ni ó mú rọrùn ọ̀rọ̀ wa ò ní dojúrú o ọ̀rọ̀ wa àbọ̀ sí déédé a máa ṣe é ṣe fún wa àtàjèrè ọjà fáwọn tó ń tajà ó dẹ́rẹ́bà ọkọ̀ lójú pópó àtàjèrè gbogbo àwa tá à ń ṣiṣẹ́ lọ́tún lósì láá jèrè iṣẹ́ wa orúkọ mi náà ni ṣẹ́gun ògúnjọbí

0: ọba tó ń dáhùn tá a bá pé bíyè sí fọlọ́run ọba tuntun wa wà láyé wà láàyè títí di àtà wà yìí pè ní ọjọ́ ajé ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹsàn-án ọdún 2026 ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ tèmi kò ní lọ́lù bí òwú aláǹtakùn adéwọlé lórúkọ mi.
1: Bí ọ̀rọ̀ ẹ̀dá bá ti lọ́lù bí òwú aláǹtakùn wọ́n ti gbèrú bẹ́ẹ̀ ènìyàn bẹ́ẹ̀ lẹ́yìn yẹn wọn ò ní gbèrú látẹ̀lé láṣẹ ìdùmàrè ọwọ́ ayé ò ní tẹ̀wá bẹ́ẹ̀ ni táálẹ́ ọ̀tá òde amọ iṣẹ́ náà fàmọ́ iṣẹ́ ni àwọn aṣẹ́ni tán bá ní ìlédùà ò ní jẹ́ kí wọ́n borí wa má sọ pé wọn ò sí o wọ́n wà torí bá a ṣe dálé ayé nù alábòsí ń bẹ èèyàn burúkú ń bẹ ènìyàn agani ń bẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn aṣọ́rú wájú pọ̀ wọ́n ti pàkọ́ ìlédùà yóò máa gbé wa borí wọn wà iná ìdáná làwọn mọ̀lìkà àlèkò ẹ káàárọ̀ ẹ kojúmọ́ òní lọ́jọ́ ajé
0: òní kọ́ ọ̀ṣọ́kan tí mo ga níbù tó pè láti
1: orí ọlọ́jọ́ sọmọ àìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ ọjọ́ kọkànlélógún lóṣù tá a wò lọ́jà yìí oṣù kẹsàn-án ọdún 2026 radio 103.5 FM stable of radio niger abdul fatahi abdul gafar ló kọ mi ó yẹ ẹjá máa mú lọ́kọ̀ọ̀kan ìpínlẹ̀ ọ̀rọ̀ ọjọ́ kọkànlélógún lóṣù tá a wò lọ́jọ́ tá a wà yìí oṣù kẹsàn-án ọdún 2026 radio 103.5 FM stable of radio niger abdul fatahi abdul gafar ló kọ mi ó yẹ ẹjá máa mú lọkọọkan ìdí.
0: ó dáa tó bá rí bẹ́ẹ̀ inú ìwé ìròyìn the guardian ìwé ìròyìn leadership nínú ìwé ìròyìn news direct ìwé ìròyìn the nation ìwé ìròyìn the punch a máa ti bẹ̀ wọ́n àwọn vangard náà ó ti dé iwájú wa ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn ọ̀hún ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé cng àwọn ọ̀pínlẹ̀ wọn ni wọ́n ti ń gbìyànjú àti kẹ́sẹ̀ séré lórí bó ṣe jẹ́ wípé owó ọkọ̀ ti fẹ́ ọmọ tó ń bẹ lájò kó má wàlẹ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tó ń sọ àní ṣọ̀ọ́rùn tó ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́yà ní ṣe o ìjẹ́ jẹ́mílẹ̀ plateau ìpínlẹ̀ kaduna àtàwọn ìpínlẹ̀ míì ọkọ̀ bọ̀gìnì bọ́ọ̀sì tó jẹ́ ti cng wọn ti sọ di bímọ pé òun ni wọn yóò dà sáà ìbí owó epo ti ṣe wọ́n gógógó tó gbẹnu sókè ti ń ganu sí ló wéré the punch lẹ́tìrì láàárọ̀ ẹ.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìròyìn the punch yìí náà ni minas ṣé ọmọ ibi tí wọ́n gbà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ wípé kò lọ́mọ nǹkan kan lọ́rùn àjọ nscdc ni wọ́n ti ń sọ wípé àwọn àdín mẹ́tàdínlógójì èèyàn bẹ́ẹ̀ mímì ó wà nínú ìwé ìròyìn the punch torí pé kò sẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ tó máa gbà wípé ọ̀dọ̀ òun ni rọ́ǹgì ti wà o àwọn yìí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ wọn ni a nílò àlàyé tí ó jẹ́ ọ̀rìn kíniwín.
1: Ìjà ẹ̀ ti gbọ́ o. Gbọ̀ngàn sọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NDC gbọ́mísí omi ò tó bẹ́lẹ̀ láàrin wọn lórí a máa yan alága campaign sùwà àjọ alága campaign council òbí kwankwaso movement dìgbòdògbòdò pẹ̀lú túká lọ̀rọ̀ wọn dà nù ẹgbẹ́ òṣèlú NDC.
0: ó dáa tó bá jẹ́ pé apá abẹ̀ yẹn ló lọ lọ́dọ̀ tí ń bíbà yìí mi ò tí ì lọ síbi àgbọ̀ òṣèlú kankan o àmọ́ ń lọ sáàfin ọba níbi tá a ti máa sọ pé kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sì ọba kó jẹ kó pẹ́pẹ́ o ǹjẹ́ àfin ibo wá ni mo lọ ìgà ìdúgọ̀ràn ni mo lọ o sáà èkó èkó aró mi sálẹ̀ gbẹlẹ̀gbẹ èkó tó ṣe wípé iwájú ni ẹ̀yìn omi bẹ́ẹ̀ bá wọ̀ tún omi bẹ́ẹ̀ bá tún wò sí omi omi ire ni omi ayọ̀ omi ẹja tútù tọ́pọ̀lọpọ̀ àwọn ìfín ṣomi tooro àfin kábíyèsí ọba dùnlà
1: oṣù
0: ọlálé akínolú àkọ́kọ́ olówó èkó bàbá fùwádì àfihàn náà níbi tí a ti ń lo orúkọ kábíyèsí tàwọn tolóyè òkà funfun ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ èkó ti iléeṣẹ́ rédíò 103.5 FM pẹ̀lú gbogbo òṣìṣẹ́ inú ẹ̀ tá a fi ń ke the number one in Nigeria obìnrin àkọ́kọ́ aya rẹ̀ orílẹ̀-èdè màmá wa abiyamọ abọ̀já gbọ̀rọ̀ gbọ́rọ̀ bí sẹ́nẹ̀tọ̀ olúrẹ̀mí tinubu fún ti ayẹ ibi wọn eléyìí tínú ẹ̀ tàn kálẹ̀ tó tàn káko lóyè gangan ni o ọjọ́ kọkànlélógún nínú gbogbo oṣù kẹsàn-án tí gbogbo wa ń sọ wípé happy birthday to you ma happy birthday ma happy birthday to you erelu tiwa mama lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò wọn tá a wà yìí ọ̀gbẹ́ni

0: báyẹn ti wá gbọ́. Nínú ìwé ìròyìn The Nation lówùrọ̀ tòní, àwọn wọn ṣiṣẹ́ takuntakun. Àwọn afurasí ajínigbé 250 lọ́wọ́ pálábá àwọn segi. Wọ́n dóòlẹ̀mí àwọn jíjó káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ ó jáwé gbélé ẹ̀ fún Commissioner for Wards pé kó máa lọlé, ó ṣàkíyèsí ni o. Bẹ́ẹ̀ NDLEA àjọ tó ń gbógun ti egbògi olóró sọ pé àwọn ti ba Láòdù Elérukú Gbòòlà. Egbògi olóró lọ́wọ́ fake policeman ọlọ́pàá tó jẹ ayédèrú.
1: Ó tún
0: ìfàsọ́nẹ́ṣọ̀.
1: Gbogbo
0: ID card yóò kò sí nǹkan. Kò sí ọlọ́pàá tó jójúlówó. $3.4 billion period ni wọ́n ṣe kí ni. Ó bá lọ́wọ́ rẹ̀ ó tún jẹ fake police. Nǹkan ṣe o.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Àní àwọn agbésùnmọ̀ àyè má gbà àwọn ẹ̀yà akí nítorí mi bá lọ sọ pé tápà kó má lọ rẹ̀. Wọ́n ní àyè gbà wọ́n ni wọ́n bá yá múlẹ̀ ègùnnù. Wọ́n ní ẹjẹ́ ayọ̀ tọ̀dún bẹ̀ yẹn. Nínú òwe ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní, àwọn ní wọ́n dúnkokò mọ́lẹ̀. Wọ́n ná àwọn wà o. Báwọn bá sì ti wá mọ àwọn, àwọn ó ṣe ti bí, àwọn ó yagi, àwọn ó yá ọpẹ. Ṣùgbọ́n ìpínlẹ̀, àwọn ọlọ́pàá, àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ni bẹ́ẹ̀ bá. Má bá wọn wá tẹ báwo. Ẹ ò ní gbé lọ. Inú ìwé ìròyìn leadership ló
0: wà. Ó dàjẹ́ tí wọ́n gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó lówùrọ̀ tòní iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ọwọ́ àwọn ajínigbé kan tó jẹ́ pé àwọn adigunjalè kan tó yẹ kọṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ wọ́n dirò mọ́ àwọn òṣìṣẹ́ tó jọ mọ́ ti Air Force personnel wọ́n dẹ̀ wá lọ jalè. Ọwọ́ bá wọn o ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: California tòun òjọba ìpínlẹ̀ Èkó Lagos Kania Science State Science Sister State Park. Wípé ìjọba ìpínlẹ̀ Èkó tòun ìlú California lórílẹ̀-èdè United States wọn ni mú gègé o torí pé gègé a máa kọrúkọ. California Science State Science Sister State Park. Jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó tòun ìlú California lórílẹ̀-èdè United States wọn ni wọ́n ti jọ mú gègé o torí pé gègé a máa kọrúkọ. A máa kọrúkọ ẹni sínú ìwé eré. Gègé a máa kọrúkọ. A máa kọrúkọ ẹni sínú ìwé ọ̀daràn. Ọlọ́run má jorúkọ mi ó wọnú ìwé ọ̀daràn. Àtẹni tó dáràn àtẹni tó ṣe dáadáa gègé náà ni wọ́n fi kọrúkọ wọn. Wọ́n á ní yes he has been added here. Ọlọ́run ò ní jorúkọ wọn ó wọnú ìwé aburú. Níjọba ìpínlẹ̀ Èkó tòun ìjọba California lórílẹ̀-èdè United States ni wọ́n bá jọ kíwọ́ bọ àdéhùn kan báyìí o. Ẹ sì mọ̀ pé àdéhùn tí ìpínlẹ̀ Èkó bá kọ́kọ́ báyìí ló ń bẹ̀ẹ́bẹ̀. Inú ìwé ìròyìn leadership náà ló wà láàárọ̀ tòní.
0: Nínú ìwé ìròyìn náà mo ṣì wà lówùrọ̀ tòní ìjẹ́ ti gbọ́ o. Ẹyin ẹni tó lóye ló lóye. Ẹni lọ́lọ́ ẹni tó ń ti ewé kòkó tọ́ sí ni kẹ́ ẹ kólé lórí. Fushengbuwa ruling house wọ́n kéde olórí ẹbí tuntun. Bẹ́ẹ̀ ni wọ́n ń bèrè fún ìlànà àti jẹ́ àwùjalè tuntun ìyẹn fresh àwùjalè selection. Bọ́ ti ṣe ń bèrè nìyẹn. Òtóṣọ gọ́fà ní ìṣọ̀rún bọ́mọ ti ṣe ṣọrùn náà rè nílùú Oshodi. Ẹbí Adéọlá Olúṣí wọ́n sọ ẹni mímọ̀ wípé ẹ gbọ́dọ̀ fàjòjì. Olúṣí onígbẹ̀sà.
1: Màlẹ́ ọmọ abígun jẹ má bàa
0: lọ̀rùn. Wọ́n ní ẹ gbọ́dọ̀ fàjòjì ìjọba sílùú Oshodi lábẹ́ bó tilẹ̀ ń korí. Ẹni tó ń gbẹnu wọn sọ̀rọ̀ rè é. Ọ̀sọ́lọ̀ tìlúù sọ́lọ̀. Ọba Isa Abiodun ṣe kó ní. Ó ní àlejò gbọ́dọ̀ jẹ́ ọba nílùú Oshodi.
1: Mo káwá máa fojú egbò tẹ́lẹ̀. Àlejò tá a kí káàbọ̀. Ẹ ǹlẹ́ ọmọ yín dà. Wọ́n ní ọ̀dẹ̀dẹ̀ ni wọ́n ń tọrọ tí wọ́n fi ń wá donílé.
0: Donílé kátẹ̀ wá fún ọ̀nílé kólé wá
1: kíkú. No. Isan.
0: Ọ̀sọ́lọ̀ lóhun onígbà o. Lábẹ́ bó tilẹ̀ ń kúrú lábẹ́ òfin.
1: Ìjọba ìpínlẹ̀ Èkó, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ má gbà torí pé ẹni tó ni lónìí ká má máa fi ohun ọ̀tún rẹ ò sì lẹ́kún. Ó dá ǹjẹ́ ẹ ti gbọ́? Dábàdábàlà àgbéyẹ̀wò láàárọ̀ tòní bá Bàdábàlà àgbéyẹ̀wò Abdul Fatai. Ẹyin kí ló rúkọ yìí? Faharu Faharu Islam. Ó dáa ká máa lọ sábàlá ká mú un tá àgbéyẹ̀wò láàárọ̀ tòní wa torí ó ti ń gbé mi tìrabà yé. Àyájọ́ òní World Clean Up Day in the Global Environmental Campaign. Ìpolongo ni ó pé ìmọ́tótó báyìí, ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. Bí ọyẹ́ ti ṣe máa borí ooru, a gbọ́dọ̀ rí pé a ṣe ìmọ́tótó gbogbo agbègbè wa ni. Abilékọ Yinka Abọ́dẹ̀rìn. Yinka Abọ́dẹ̀rìn ìyá àrùn.
0: Ìyẹn bá ti ṣe máa gbé ìgbésẹ̀ tẹ́kì.

ọlọ́run ọlọ́fin àtẹ̀lẹ̀ yìí pẹ́pẹ́ o. Happy celebration to you, sir. Ọ̀rọ̀ ajé ká máa lọ bọ̀ yàn bá délé, Akílé bọ̀ yàn bá dọ̀nà, Akí òun lè wà lójú ọ̀nà. Ilé mi nìdọ́gbọ̀n yà sí lápá abẹ́ yẹn. Ọ̀dà tó bá rí bẹ̀ẹ́ jẹ́ máa lọ nínú ìwé ìròyìn lárọ̀ tó ní ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn.

0: ká lẹ́gbogbo náà fún ètò àìtó yín èyí tí a pè ní ìmọ́dòyè omi títí túrú ẹja tó tún ti wọ̀ báláǹtà kò bá ti kú tó bá ti ń dé adó yóò sì tún máa já tan òun rẹ̀ lọ ni mọ́ngàjẹ́ ètò yìí òun náà ni ìdòwú olùyege bí ọba sigi lẹ́yìn ọgbà ẹ̀wọ̀n náà ló jẹ́ kó máa wò olóòótọ́ ètò ìmọ́dòyè arábìnrin ọmọlọ́lá ọ̀làmìjì lọ ibi ìspẹ́tọ̀ bá ti gbẹ́lùkọ́rùn àjọkùnrin sájẹ́ǹtì òjò olóòótọ́ àgbà fún ìmọ́dòyè rédíò nàìjíríà 1.3.5 òun náà ni arákùnrin abiola peter pẹ̀lú perspectives gbogbo alẹ́ ọjọ́ mọ́ndé tó yín máa gorí afẹ́fẹ́ láago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́sàn-án ààbọ̀ kálukálu wáyé tá a kí tọ́ mọ́ni lójú àìmọye èèyàn ní owó bí tá a wà ọ̀pọ̀ pàtàkì lọ́sọ̀rọ̀ onímọ̀ ṣègùn bílẹ̀ oṣọ́lálẹ́ ọ̀làwálẹ́ ọ̀ṣùlàhàbà tẹ́jẹ́ mọ́gàjì ìtọ́jú àìsàn àrùn ojú ìtọ́jú pẹ̀lú nọ́mbà gbòógì tiwọn 0703-861-5168 náà ni ojú òpó wọn ìwé táwọn ọmọkàlálẹ yìí òun náà ni a pè ní alẹ́nibàrẹ̀ torí pé adánúró òun fagbára kọlẹ̀ mọ́ ti máa pè wá ìfisọrí ìwé yìí náà fi sọrí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pátápátá àwọn tí wọn ti kọ́ sẹ́yìn àwọn tí wọn kọ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn tí àwọn ẹlẹ́dàá yóò ràn lọ́wọ́ láti kọ́ ní ọjọ́ iwájú bákan náà fi sọrí gbogbo àwọn ọmọdé torí pé bọ́mọdé ọba kú àgbà ló ń dà ó sì ní pẹ̀lú òwe gbòjọ náà tu elégbò nínú ni àdẹ̀kì wá kú kádẹyìn ẹ̀rù fún òdí kan tàbí ìkejì tí ikú tó jẹ́ pé ó ti já gba àwọn òbí wọn mọ́ wọn lọ́wọ́ ìlúra yóò mú gbogbo yín dé ilẹ̀ ìlérí o ìmọ́dòye ìmọ́dòye ètò tuntun tó ṣẹyọ bí omi sẹ́lẹ̀ rú ìfẹsẹ̀ rédíò nàìjíríà 102.5 broadcast ní ìlú ìkòyí tó sì jẹ́ wípé àwọn ìwé àyọkà lóníkọjọ kan náà yẹ pé a mọ̀ mọ́ wá sí etí gbọ̀nyín ìdúpẹ́ ọ̀nà ọpẹ́ pọ̀ sí elédùà ọba sìkan mọ́kù ọba tí kìí torí oore kan gbà kan lọ́wọ́ ẹ̀dá ọba tí kìí fi kan gbà kan lọ́wọ́ ẹ̀rí ọba tí kìí sọ bẹ́ẹ̀ nìkan.
1: Radio 1 103.5 FM

ká lẹ gbogbo olólùfẹ́ ètò wa ètò yín ètò àpè ní ìmọ́dòye omi títí túrú ẹja tó tún ti wọ̀ báláǹta kò bá ti kú tó bá ti ń dé adó yóò sì tún máa já tan òwú rẹ̀ lọ ni mọ́gàjẹ́ ètò yìí òun náà ni ìdòwú olúyege bí ọba sigi lẹ́yìn ọgbà ẹ̀wọ̀n náà jẹ́ kó máa wò olóòótọ́ ètò ìgbádòye arábìnrin ọmọlọ́lá ọlámíjì lọ ibi ìspẹ́tọ̀ bá ti gbélùkọ́rùn àjọkúnni sájẹ́ẹ̀tì òjò olóòótọ́ àgbà fún ìgbádòye rédíò nàìjíríà 1.3.5 òun náà ni arákùnrin abiola peter pẹ̀lú perspectives gbogbo alẹ́ ọjọ́ monday tó yín máa gorí afẹ́fẹ́ láago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́sàn-án ààbọ̀ kálukálúwa ẹ̀ta kí tó mọ́ni lójú àìmọ́ èèyàn ní owó bí tá a wà ọ̀pọ̀ pàtàkì lọ́sọ̀rọ̀ onímọ̀ ṣègùn bílẹ̀ oṣọlálé ọ̀làwálé oṣùlàhàwà jẹjẹ mọ́gàjì ìtọ́jú àìsàn àrùn ojú ìtọ́jú pẹ̀lú nọ́mbà gbòógì tiwọn 0703-861-5168 náà ni ojú òpó wọn ìwé táwọn kàlálẹ̀ yìí òun náà ni a pè ní alẹ́ ní bari torí pé adánilóró òun fagbára kọlẹ̀ mọ́ ti máa pè wá ìfisọrí ìwé yìí náà fi sọrí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pátápátá àwọn tí wọ́n ti kọ́ sẹ́yìn àwọn tí wọ́n kọ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn tí àwọn ẹlẹ́dàá yóò ràn lọ́wọ́ láti kọ́ ní ọjọ́ iwájú bákan náà fi sọrí gbogbo àwọn ọmọdé torí pé bí ọmọdé ò bá kú àgbà ló ń dà wọ́n sì ní pẹ̀lú òwe gbòjúná tu elégbò nínú ni adẹ́gì wá kú kádẹyìn ẹ̀rù fún òdí kan tàbí ìkejì tí kú tó jẹ́ pé ó ti já gba àwọn òbí wọn mọ́ wọn lọ́wọ́ ìlúra yóò mú gbogbo yín dé ilẹ̀ ìlérí o ìmọ́dòye ìmọ́dòye ètò tuntun tó ṣẹyọ bí omi sẹ́lẹ̀ rú ìfẹsẹ̀ rédíò nàìjíríà 102.5 broadcast ní ìlú ìkòyí tó sì jẹ́ wípé àwọn ìwé àyọkà lóníkọjọ kan náà yẹ pé a mọ̀ mọ́ wá sí etí gbọ̀nyín ìdúpẹ́ ọ̀nà ọpẹ́ pọ̀ sí elédùà ọba sìkánmọ́kù ọba tí kì í torí oore kan gbà kan lọ́wọ́ ẹ̀dá ọba tí kì í fi kan gbà kan lọ́wọ́ ẹni ọba tí kì í sọ bẹ́ẹ̀ nìkan ọba gbogbogbò ọba tọ́jọ́ pé ó ti ń bẹ kó tó máa láti máa bẹ ńgbà tí àbá sí mọ́ ọba tọ́jọ́ pé yóò máa pa wá lẹ́rìn-ín lẹ́yìn pé wọ́n fi ìwé yìí tẹ́ fi sórí rẹ̀ gbogbo nǹkan tẹ́sí máa bá pàdé nínú ìwé yìí àròsọ lásán lásán ni o rédíò nàìjíríà ló ti ń lana bàánà yẹn wá a sì tún lo ní ìbọn òní máa dá rọ́bìlì ha lami ìnà ọba ẹ̀dá rọ́bìlì ha lami ìnà ọba tó nílé ayé rédíò wà ló sì tún bọ̀ wá lọ́la rédíò wà ló sì tún bọ̀ wá lọ́la alẹ́ ni bari òǹkọ̀wé yìí kò sí nǹkan tọkùnrin ṣe tóbi ò lè ṣe fọlákẹ́mi ayasọ́làjà ìpèníjà ní ìtàn àròsọ yìí alẹ́ ní bari jẹ́ fún mùtúmùwà ó wá láti ran kó wá létí pé

sẹ́nu kan òwe yìí wọ́n sì ní káfíńtà gbẹ́nàgbẹ́nà tó fi yín yọ̀ṣọ́ ọmọ sẹ́nisẹ́nu òní lọ́wọ́ lámì tó ìtàrosọ ní aya sọ́làjà ẹni tójú rẹ̀ rí tó dé iṣẹ́ ìtàrosọ gbogbo ohun tí lámì tọ́ tó máa ń lò láti gbé iṣẹ́ orí wọnú iṣẹ́ ọ̀nà ní tẹ̀sán yìí nínú ìkáwọ́ ìlú jẹ́ ìrànlọ́wọ́ fún láti gbé iṣẹ́ yìí jáde ìtàrosọ tó kó bá yé mu ìṣẹ̀lẹ̀ náà lójoojúmọ́ ní ìwé náà ṣe àfihàn bó ṣe ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó tún dáni lárayá iṣẹ́ àtinúdá náà náà ló jẹ́ kó fi sórí pé adánilóró agbára ló jẹ́ kó fi ń kọ́ni ọ̀nà èdè tó jẹ́ pé ó fi ṣàgbékalẹ̀ ìtàn yìí gbérù mi sọ̀mí kò sọ pé kẹ́rù ọ̀mọ́ dànù ẹlẹ́rù ni ò ní gbà fún àfẹ́dẹ sọ̀nà yìí ló ní wà fún ìdánilárayá ìwé ká sí lálẹ́ yìí tó wúlò fún ọmọ ilé ẹ̀kọ́ secondary gbogbo ilé ẹ̀kọ́ gíga ni o gbogbo ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí èdè yorùbá yóò rí àǹfààní tó pọ̀ nínú ìwé náà tó lè bá lẹ́kọ̀ọ́ wọn gógó kó gbìyànjú àmọ̀ kan ò yọ̀ pé kò ṣe fani kò ṣe fọ́rọ́ sẹ́yìn alẹ́nibáre ẹ̀ka ẹgbọ́ ní gbogbo alẹ́ ọjọ́ monday láago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́sàn-án àbọ̀ adẹ̀rẹ̀mí fàjẹyọ̀ pad yorùbá ẹ̀ka ẹ̀kọ́ èdè yorùbá ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ìjọba àpapọ̀ ní òṣèlè ní abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni lẹ́ẹ̀kan sí i mọ́gàjì ètò yìí òun náà ni ìdòwú olùyege olóòtú ọmọlọ́lá ọlámìjì lọ tí ó mọ́níjà wa dòwú ìṣèbíò láìgbàgbé olóòtú àgbà abiola peter sọpọlọpọ àwọn àkóónú tó yẹ pé jẹ inú ìwé tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n tá a ṣe lórí tí ó dúpẹ́ bí ìgbà tí ọlọ́sìn àkóónú lẹ́rù lọ ni ó yẹ ká máa mú orí lọ́wọ́ àwọn tó kọ́ máa ń ṣoore fún wa ọ̀nà ọpẹ́ ọ̀pọ̀ lọ́dọ̀ elédùà ọba ṣìkan mákù bá a ṣe sọ síwájú ọba tó ń lúgọ tó ń wo ṣóun kálukú wa ọpẹ́ olóore ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yẹn ọ̀tá ọ̀tá ilé ọ̀tá òde bí olùkọ́wé yìí ṣe taari ẹ̀ síta ẹ̀yin ọ̀tá ìkọ̀kọ̀ ẹ̀yin ọ̀tá gbogbo òde ọ̀pẹ̀lẹpẹ̀ ròyìn ni tí kò bá sí ti ẹ̀yin ọ̀tá tẹ níbo ni ìbá dúgbà ó kù bẹ́ẹ̀ ti ṣo tẹ́tẹ́rẹ́ èèyàn bá jókòó bọ́wọ́ bọ́tán nírètí náà láti máa wo bí nǹkan ṣe máa rọ̀ àṣọ irú rẹ̀ ti sọ wọ́n irú rẹ̀ ti rí kọjá tipẹ́tipẹ́ láì fi ọ̀tá pè èmi ìbá ti dẹ́kù tẹ́ ayọ̀ mi bí kò bá sí ti ọ̀tá alẹ́ ni mọ́ dẹ̀yìn ńṣe lọkọ̀ mi ò bá takú ságbá mi odò àṣọ orin ńlá ní ìlúmarè ìfún mi láti ti àwọn ọmọ olóore dẹ́kù tẹ́ àṣẹ lóòótọ́ ni wípé bó bá kù díẹ̀ kọ́ ọmọ olóore kó tù sí kòtò mọ̀nàmọ́ná a ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún ọmọ ọlọ́mọ ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o àfẹni tó bá forí tìdí òpin ẹ ṣeun mo dúpẹ́ o èbúté eré tẹ́ ẹ sì mí dèrè o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ọpẹ́lọyẹ ẹja máa dúpẹ́ ẹ̀dẹ̀ mọ́sáláì mòrè náà ni gbogbo àwọn àkóónú tó wà nínú ìwé alẹ́ni bàrẹ̀ tá a fi síde ìmọ̀ lóye lẹ́ẹ̀kan sí olùkọ̀wé náà ni fọlákẹ́mi ayasọ́làjà ọ̀dà akẹ́yọ̀ kẹ́ẹ̀kọ́ kọ́ lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ́ lọ sílé ìwé girama kó tó lọ sílé ìwé tó yẹ pé ifá fi òpin ẹ̀kọ́ ti sí òǹkọ̀wé yìí wọ́n gbìyànjú o láti máa kọ àwọn lítírẹ́ṣọ̀ pẹ̀lú ọgbọ́n ìkọ́ni nídìí yorùbá ni arábìnrin fọlákẹ́mi ayasọ́làjà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ni láti ilé ẹ̀kọ́ olùkọ́ni ti àwọn muslim teachers college tó wà ní randow avenue ní ìlú èkó nígbà kan rí wọ́n ti ṣe olùkọ́ni nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ fún ìgbà díẹ̀ tíṣà olùkọ́ ayé èrèjì àwọn olùkọ́ orí ìpẹ̀lẹ́ ti gbà kì í ṣe ní ọ̀run kó tó di pé wọ́n tó kọjá lọ sí ilé ẹ̀kọ́ àgbà ìjọba àpapọ̀ federal college of education máa kọ́lẹ̀ ohun ètò kalẹ̀ sí ìlú abẹ́òkúta níbi náà ti kọ́ èdè yorùbá àti èdè àkọ́kùtẹni òǹkọ̀wé jẹ́ ọ̀kan lára ọ̀gbọ́n akẹ́kọ̀ọ́ èdè nàìjíríà kejì gẹ́gẹ́ bí èdè àkọ́kùtẹni wọ́n sì gba ìwé ẹ̀rí òǹkọ̀wé tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn lọ sílé ẹ̀kọ́ tó yẹ pé ó ga jùlọ tó yẹ kó wà nílùú èkó tó kalẹ̀ sí akọ́kà ní ìgboro ìlú èkó bẹ́ẹ̀ ni wọ́n tó ti kọ́ ní

0: èdè Yorùbá àti ìmọ̀ ẹ̀kọ́ òǹkọ̀wé. Wọ́n tún kọjá lọ sílé ẹ̀kọ́ gíga. Bákan náà ni wọ́n tún gboyè lítírésù èdè Yorùbá ilé ẹ̀kọ́ gíga jùlọ yunifásitì tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà, yunifásitì ti ìlú Ìbàdàn, ilé ìlú mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajúwéjúwe ẹlẹ́ ò mọ lé wa, ajúwéjúwe ẹlẹ́ ò mọ lé wa, òpó yìí ọ sà níbàdàn, ajúwéjúwe ẹlẹ́ ò mọ lé. Òǹkọ̀wé yìí wọ́n tún tẹ̀síwájú pẹ̀lú àwọn àjọrò oríṣiríṣi ni wọ́n fi ń kọ̀wé sínú jọ́nà ìmọ̀ ó pọ̀ sí ni. Bákan ní òǹkọ̀wé yìí wọ́n tún sowọ́sowọ́pọ̀ kọ ìwé lórí èdè àti àṣà, pípọ̀ ọmọ tó sọ nínú sàkòyàkọ́ tẹnitẹni kísàntàntàn lítírésọ̀ àti ọgbẹ́ ìkọ́ni pẹ̀lú àwọn ògbólógbòògbò tó ń dátọ́ lẹ́nu ìwé nínú èdè Yorùbá. Nínú ìwé yìí ẹ̀kọ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ìwé tẹ̀lé pé a máa mú wá sí etí gbọ́ yín já pè ní àlénibàlẹ̀. Já kàn sí ẹ̀ka àpolówó ọjà ká lọ kàn sí oníṣègùn tí orúkọ wọn jẹ́ Osolale Ọ̀làwálé, ojú òpó wọn rèé 0703-861-5168. Ẹ béèrè èyíkéyìí ọ̀nà tí àìsàn àrùn ojú fi ń kọlu ni àti ọ̀nà àbáyọ. Àbọ̀ àti ìdè.
1: Àti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀
2: wọ́n ti dé o.
1: Àbágangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó ó ti sùn yín ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run tó ń ṣe àkóbá fojú wa.
2: Tàbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kó tú wo kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ṣé bàbá òṣùlà léwu àti gbogbo tó fi lè kojú ẹ̀?
3: Mo kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédéé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Àbà. Iléeṣẹ́ tó jẹ́ pé ìgbáyégbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún. Níbi káfewé àtegbò túìdè jáìdè gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àìsàn tẹ́lòmíì ti náwó náwó sí tán ti fẹ́ gba kámú tán ti fẹ́ sọ̀rì tínú. Ẹ má ì tí ì jẹ́ ká gba kámú aburú o, adìyẹ tí ò tí ì kú sì le jàgbàdo. Iléeṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá, egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó le fa sábàbí rẹ̀. Òṣùlà Eye Solution Powder Plus, Òṣùlà Herbal Bitters, Òṣùlà Antibiotic Powder. Mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Tán sì ti lù lóǹtẹ̀. Wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó, ó ń tà bàbá, ohun tó súnmọ́ la lè rí, tó bá jìn, a ò lè rí. Ẹ̀yin rí bí ọyẹ́, ṣe lẹ̀yin rí kùrukùru, kòtò lẹ̀yin wò, ó wá ń jọ gegele lójú wa. Ẹ̀yin ò rí na kàǹkan tó bá wẹ́ mọ́, àbí gbogbo nǹkan ń ṣókùnkùn. Ẹ̀yin ò lè wo iná, ẹ̀yin ò lè wo oòrùn. Ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́ kẹ́ẹ̀tó lè jáde. Ẹ̀yin ò dá ojú ẹni tó ń kí yín mọ̀ mọ́. Gbogbo ayé ti ń fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa. Ẹ̀yin ò lè wa mọ́tò lálẹ́ mọ́ nítorí àìrína. Wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́. Ẹ̀yin wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa? Irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu? Òṣùlà Eye Solution Powder Plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí. Ẹ má làágùn jìnnà mọ́ o, ẹ yé fowó ṣòfò. Ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn. Tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí, iléeṣẹ́ Òṣùlà Herbal ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà. Òṣùlà Eye Solution Powder òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tán fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí wú àtù. Òṣùlà Eye Solution Powder ó mú ojú tó ń sú tó ń rí bí ọyẹ́ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé ka báìbù mọ́lẹ̀ rekete ni o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú ẹ̀yin ò kí ń rí nǹkan kà, ìmọ̀ fìgòsójú kàwé ka báìbù tẹ fóònù tẹ kọ̀m̀pútà kì í mọ̀ jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọ́n lẹ́nu nínú ojú o. N tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o kó tó di pópẹ́. Mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ Òṣùlà Herbal? Ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ́ ń lò wá fún la fẹ sọ ni àbí ẹni tó ti se iṣẹ abẹ lẹẹkini tó ti se lẹẹkeji tó jẹ pé nti wọn ń torí rẹ sé kò kúrò níbẹ àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọjú ojú ń bẹ nígbà tó padà dé ṣe ló tún rí bí ọyẹ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò ilẹ bàbá wa nílé ṣe òsúlà haba lànà dànù fi dópin lórí ojú wọn o òsúlà high solution powder ti wà yìí wọn ò kí ń kan sójú o ẹnu báyìí lẹ máa lò sí tẹ́sì mọ rí resort rẹ nínú ojú wa gbogbo ẹyin ọmọ táwọn bàbá wa àti ìyá wa ń pariwo pé àwọn ò mọ rí náà dáadáa tán ní ṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ nínú ojú àwọn nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pé ìrì ń sẹ gbogbo nǹkan wa ń jọ funfun funfun lójú grandma grandpa bá ń ṣe ń kọlugbá bẹẹ náà ń kọlàwo nínú ilé ẹ má mọ jẹ kọrọ wọn ó sú wa àwọn bàbá àti ìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ èèyàn pàtàkì wọn ò mọ gbọdọ dí tá ń wọlé kéèyàn ó fẹ jẹun kórìnà rí n tó fẹ jẹ ká lè jò ó wọlé ká mọ rú àlejò tó jẹ àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ mọ fọwọ́ pa ògiri kó tó lè rìn yorùbá ní ẹyẹ kìí fò kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ o gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédé gbogbo wa o àdírẹ́sì wa nìyí o
4: olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ní agri bus stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ bus stop ilé epo tó dojúkọ Asọ́lọ́ bus stop yẹn síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 a tún wà ní ìsàwò ní abe bus stop tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ opposite abe bus stop yẹn ẹ ti rí bánà òsúlà àbà ńbẹ̀ ẹ̀yin tífọ̀ ẹ mọ̀ bá wa pàdé ní first park bus stop tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí àbàtà lọ́dọ̀ òsúlà àbà ẹ̀yin tí ìyànà pájà a ń bẹ ní number 33 ọlọ́run àdàbà bus stop ní ẹgbẹ́ dá ìdímù road ní ìyànà pájà ní àdójúkọ gowan estate ẹ mọ bá wa ń bẹ tí ó sòdì a wà ní ládìpọ̀ bus stop ní ìkẹjà long nílé epo majok ní àdójúkọ bí bíríjì ẹlẹ́sẹ̀ yẹn ẹ ti rí magnet plaza tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ bèrè block 125 ẹ ti rí bánà wa ń bẹ̀ àní fàìsàn ló gbá o.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o whatsapp number wa náà sì ni 07038615168 Emule kan si 07038615168
5: Mo agba bo won so pe igi guguru ma gun mi loju atokiri lati nlo amojuto irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa ngba mi e po ti o ba wa nse akiyesi eyi ke ya apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bo lodo Osula Herbal otito inu ati iberu Olorun ni won fi nsise ti won ko ru dura
3: ile ise iwosan ibile to bo Olorun mi ngba fun lowo lowo ni ile ise Osula Herbal awon ni won se agbekale Osula high solution powder Osula antibiotic powder Osula ababitas ko se mo ni ni awon egbogi mete ta won won yi je o 3 in 1 package fun gbogbo aisan olojo pipe mete ta le ma gba gbogbo tin je ti tolorun anadanu a dopin ni o Osula bitas ko se mo ni ni o fun gbogbo ebi alayo ti ilera ara won to je won logun Osula bitas lo n fo orun todun todun kuro ninu agu ara a ma se adinku apoju sugar tomode tagba to ba n je todun todun Kaya ni Osula bitas ninu le o ko ba wa foro n todun todun kuro ninu agu ara wa bi suka ba po lapoju akoba to nse ninu agu ara wa ko kere o a ma se akoba fun oju ki je keyan ori na dada boju ba nyo ni lenu teyan si ni apoju sugar ati ka koko toju apoju sugar kala afia ko le de ba oju wa ni o apoju sugar na lo sokunfa ifunpa giga a si ma sokunfa oju sisu ati aero orun sun a ma ba isan ara eyan je a ma je ki ti owo tese o pon pepe eyin ti nto bi e merin e marun lorukile o to mo Osula bitas ni ke lo nse leyin gbikin ke to le seyo eyin te nse gbonse ko liye omo nre wa tenu tenu omo nre wa tokan tokan irin kekere la rin eyin tin simi lai mo ye igba loju ona e lo sun labita pub omi kan le yin mu iki oda bi meji le fi seyu e pada apoju suga to se akoba fun oju o na lo npa nkan olomokunrin mi ku fi fi ti o le gberi mo o nlo si waju ko to di pe elomi ni stroke te ba ngbo silent killer apoju suga lo nje be o koni mu wa o koni mu awon omo wa o to mo kekere ta ba gbalagba tan ba nje todun todun afika ya ni osula bitas ninu le o gbogbo isan ara to ti joku te ba nlo osula bitas gbogbo re lo ma bo sipo osula bitas oju lowo egbogi ajisoni osula antibiotic powder on lo sele keta re fun gbogbo eyan to ni chronic infection oju ara yin wa nkan funfun jade wa lati oju ara ti o te wa lorun inu wa nkun gburugbu nkan le mo wa lona ofun o nse bi kapo a o deripo osula antibiotic powder lo ni agbara lori ogbologbo chronic infection to ti wo inu eje to ti di kokoro abejeje to mu ki nkan kan ma so kulu kulu kaka kiri ara wa ara nta wa ara nda wa je chronic infection to ti mu kelomi ko sa dede ma ru kan ma gbe gbogbo ayewo lelomi ti se pato to nsele ninu agbo ara won won o mo osula antibiotic biotic powder ama foro ogbologbo kokoro inu eje to nbeje wo kaka kiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara se yun wa be lo nja wa je ara ma ta elomi lai fomi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba nto sere sere gbingbin le yin gbinkin ke to le fe yo eyo tin yo ki njade dada gbogbo awon agbalagba ogbologbo infection to ti so won di eni to ni prostrate ti e yo won o se be jade daada mo toju tun yoru won lenu kokoro inu eje to ti akoba fun oju o na lo sakoba fe ti o te ti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa koba sinu eje to ti fun wa ni akonarun to wo sinu oju to mu koju wa mo su to mu koju wa mo wo bye bye ti ko je kari na daada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako onorun be se nse itoju oju be ni ke ma se toju ako onorun o be eyan ba ni ako onorun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbo tegbo ni o on lo ma nse okunfa ti elomi fi se ise abe laikini ti won fi se laikeji nkan ta ntori re se se lo to n pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako onorun ta ba nsoro nipa kafewe ati gbose itoju oju ati gbogbo aisan to le fa sababi re ka wu gbogbo e ti gbongbo ti gbongbo olokiti bi obo osi o ile ise osula aba ohun ni ke ma bo taara iberu olohun lawon fi nsise ti won o
6: tun tun leleyi o lati ile ise osula aba osula bita lo nje bomo kekere tabagbalagba ba nje ntodo todo afi ke ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wu o ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni nitia e ma lo egbogi alagbara bi ara osula bitas gbogbo idoti to ti di sinu isan ara wa ki ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kase wo ma wuwo irin die larin awa mi gule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elome ni badi osula bita ni ke ma lu e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni dikibi ti won gbe sticker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o eyan legbata te fe ba wa dogun po aye ti sisile lodo wa o lori ego igi osula bita e pe wa lati foruko sile a ma so adugo ibi ti e wa gbogbo isan ara to ti doku te ba nlo osula bita gbogbo re lo ma bo sipo o ma nre wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e osula bita o fo danu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mo wa lona ofun to nse bi kapo te o de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula bita ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu osula bita ojulo olówó egbogi ajisan ni.
3: Address wa ni yi o.
4: Olu ile ise wa wa ni ilu Ikorodu nibi gbogbo te ba tin bo. E bo le ni Agric Bus Stop ni ilu Ikorodu Leko egbe okada to nlo si Asolo Bus Stop. Ile epo to doju pa Asolo Bus Stop yen street to wa legbe re Odo Arawa Street number 30. Atun wa ni Isawo ni Abe Bus Stop te ba ti bo le nbe opposite Abe Bus Stop yen e ti ri bana Osula Aba nbe eyin ti fo e mo ba wa pade ni First Park Bus Stop te ba ti debe e ni ki olokada ko ma gbe lo si Abata lodo Osula Aba eyin ti yana paja ambe ni number 33 Olohun Adaba Bus Stop ni Egbeda Idimu Road ni Iyana Paja ni Adojuko Gowan Estate e mo ba wa nbe ti Osodi awa ni Ladipo Bus Stop ni Ikeja Long nile epo Majok ni Adojuko bi bridge elese yen e ti ri Magnet Plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani Faisan Logba o
3: ero bani soro wa re o WhatsApp number wa na si ni 070-38-61-5168 emule kan si 070-38-61-5168
0: Uzanse on studio manager wa Idowu Isobio Tony Joseph onu lori to wa to yin imodo ye ti le sero Nigeria Radio 103.5 be na re pe akale si 13 se gudugudu meje yaya mefa ni agboroba ni ojo mejo awa tepepe iwe eti ape ni aleni bare te ma gbo ni ekurere kasi to ma dupe lowo olukowe Folakemi Ayasolaja itowo na ni adobe magaje to yi Idowu Omoluyege 00340571 olooto eto imadoye bi ta tin ma won iwe ayoka lo si wa se ti gbo yin o na ni ogbon lola Olamijulo laigbagbe olowo button sm wa Idowu Joseph Isobio bakan olooto agba Abiola Peters, Alakoni Perspective. Ugo yin patapata, nana jokwa dupele wa. Laik ba igwe, etikulu wa jare lo, luni to wa yi, itulu kwenye, usholale, olawale, kwenu, ujio poti wan, 0703-861-5166. Eje kashi dada, kashi tun huwa lele. Eje kashi dada, kashi tun huwa lele. Torio, niko, torio, lani, eje kashi dada, aleni bali, liwe yo katototamu, labala itapweni, Ima doye eshe tente disiwa. Redo 103.5. Araba ni baba, ini abalaba, nani baba. Odijo mejo, ojo mande, agumesa lesi agumesa hapo. Ema kwa deo manye leko, oda, bo.

0: lọ́nà ìbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ nikisi, kójú ó mọ́lẹ̀ rokoso. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òsúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Bàbá Òsúlá ti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní bàbá Òsúlá léwu àti gbogbo tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òsúlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òsúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òsúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òsúlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹ gbé ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú kọ Asọ́lọ́ Bus Stop yẹn, síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òsúlá Aba ńbẹ̀. Ẹ̀yin tífọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òsúlá Aba. Ẹ̀yin tí ìyànà pájà, a ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdojúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo Majok ni Adoju Kobi Bridge Eleseye Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Anifa Isalubao
0: Ekpe Wansori number 091-57-58-9016 091-57-58-9016 Tabi Kepi Wansori 070-38-61-51-68 070-38-61-51-68 Egbo Iwo to oba ti gbiyanju To ti lo kaakiri O ti lo gba O ti lawo nipa oro Olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si jenu e je ndeka polowo oja na mo nbo o eku ka
4: awon agbabo won so pe igi guguru magumi loju atokiri lati nlo amojuto irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa ngba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma
0: iwo ti ri di oye tabi o ti rukurukuru oju lewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara o wodapa o ko ba apa o wodese o ko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale o

0: Amọ̀pé mo tó lẹ́lọ́. Àwọn orúkọ yẹn, ẹlòmíì máa ma wò pé orúkọ àgbàlagbà, ṣùgbọ́n ó yí ẹni tó lórúkọ.
1: Kò sẹ́yìn tó kọ́ àwọn pẹ̀lú orúkọ àgbàlagbà. Orúkọ tí àwọn apá gẹ́gẹ́ bá àwọn òbí wa ṣe ipa lọ́wọ́ àwọn òbí wa. Bẹ́ẹ̀ náà làwa ṣe ń tẹ̀lé.
0: Ẹ ṣeun.
1: Àwọn orúkọ rẹ̀ dẹ̀ dá, ó dẹ̀ ń ru ọmọ.
0: Bẹ́ẹ̀ni.
1: So orúkọ tó yẹ kí èèyàn máa sọ ni. Yorùbá ló gbàgbé àṣà wọn. Yóò yẹ kí a gbàgbé.
0: Tó yẹ ká gbàgbé.
1: Kàkà ká
0: sọ mú wọn lórúkọ. À á máa bẹ̀rẹ̀ sí sọ ọmọ ní gold, precious, gift. Ní ọmọ Yorùbá. A dá a fún iye alàgbàjẹ́ lílì Yusuf láti Ajégúnlẹ̀. Ẹ bá ń kí àmọ̀ pé o. Ẹ bá ń kí gbogbo wọn pátápátá láti rí pé èmi náà kí wọn. Wọ́n ní oríkì a máa ru ọmọ, ó dẹ̀ ń ṣe lára ọmọ dáadáa. Pẹ̀lápẹ́ lọ́wọ́ náà ọba, ìkọ̀kan náà àwọn ọmọ wa wọ̀ ní ṣọ́pù. Wọ́n ní sọnà. Àwa gan fúnra ra kọ́. Àní sọ orúkọ wa, àní sọnù. Orúkọ wa ọ̀dẹ̀ ní sọ wá dẹni ìbàjẹ́ láwùjọ.
1: Hello.
0: Hello, ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́ o.
0: Ẹ̀kálẹ́ sà láti bolẹ̀ tí ń pè wá
1: o. Ẹ̀kọ́ àti
0: o. Ó àwa náà rèé o, ó yá. Kí ló orúkọ yín láti bolẹ̀ tí ń pè wá? Hello, bàbá mi o. Ó dà pé nẹ́tíwọ̀kì ṣì ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. 0704-7003341 0704-7003341 Tẹ́ ẹ bá wà níbẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ mi, èmi ò gbọ́ yín o. Nẹ́tíwọ̀kì dà pé ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ pè mí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀.

0: 103.5 FM Radio 1 lewa e ma yi kuro asawa ni ise wa ni ko gbodo parun oruko ta nje oruko wa bi oriki wa ko se nkan to gbodo parun a ni ka ma sora wa ni awon oruko kan ni ede geesi sugbon se ri oruko Yoruba oruko abi so awon oruko kan ti won fun wa ni leyin oruko ta nje mo njo mo lola mo lori ki temi nẹyin awon oruko ta nje elu e ba mi yi le o e ka le sa e ba mi yi le baba e sa ki lo oruko yin lati bole tin pe wa
1: jami afolabi lo soro lati
0: ichiroko afolabi lati ichiroko o ya ya lo
1: jami afolabi lati ichiroko
0: mo ti gbo oya egbe le je ka lo
1: ori kimi o po ori kimi o bere lati adisa ọmọ mu lero awa lọmọ ni gbowo gbowo mu o ma fi ja sinu pete e o ma fegi sinu kọnjẹ ọmọ tòwo kalẹ kuku lẹkọ o ma pata faari o ma faya gbari okuta
0: wọn ti kì í dé ilé
1: oúnjẹ akadé ọmọ fẹmi obìnrin adeke ọmọọlá
0: ọmọọlá
1: rockbat orúkọ tí ẹ lọgàn kò jù bẹẹ lọ.
0: ẹ ṣeun ṣe àwọn oríkì yìnyín ẹ bẹ ṣe kì í ẹ ti kì í ra yín ẹ ti kì í wọnú ilé wọn ti mú agbolé ibi tẹ ẹ ti jáde wọn ṣe ń kí àwọn kan láti inú ilé òun nìyẹn ẹ ti gbé wọnú ilé ìyẹn ti mọ pé tẹnìyẹn bá sọnù níta tó bá ti lè kíra ẹ pé ọmọ ilé báyìí ni wọn á ti kì í wá ọmọ wọn nílé báyìí ni ẹ máa gbé lọ síbẹ̀ wọn mọ ibi tó ti wá
1: ọmọ ilé mọ bá sí
0: wọn ti mọ ibi tó ti wá
1: ọmọ ilé mọ bá sí ọmọ aláṣẹ àjìrògbò ọmọ onígbowó mùwómù ọmọ onílọkọ àrílù ọmọ àfìjà sínú pèsè ẹ ọmọ àfìjì sínú kọjẹ
0: má febi sínú jù.
1: o kì í fún ọjọ ìṣàkọsáwà o.
0: Number two. 103.5 FM. Asha ti se ni eto ten gbo lowo lowo 0704 700 3341 Ojo ko te pe ni te bi soro oriki la soro le lori bayi bayi ni asale oriki wa to ye pe opo eyan lo ti so awon oruko yi lo ti so nu kaka ti won ma so omo niru awon oruko yi wa ma gbo ero o emi ti gbesin esin wa oruko yi awon oruko o ti wa cake o ti boje o ti pe ko so oruko ti mo tun gbadon ma lo nsin ṣugbọn awon oruko yi a ma ru omo a ma ru ni awon oruko yi a ma sina fun ni awon oruko yi gba e ba wa lawon ode kan ton ba daruko a ma gbo ani kemi oya oya oya tabi kon ti e dede pe yin ni oruko yin laarin kan ma ka lo pe dele dele awon mama agba awon baba agba awon obi eni a ma pe ni be ton ba ti le pe ni be inu yen idunu kan ma n wa sinu okan eyan ni wakati ati asiko yen o yato si kan re yin dede pe oruko yin lola bawo ni ṣugbọn awon oruko yen a dede lo pe ani kemi ohun kile fe momi kile fe kile lo sele gongo kile de gongo ese inu adun ayo kun awon oruko yi bodo je ko pa won papa e wu awon nkan to so mo ni igba te bi omo na awon ebele ti ma yo awon oruko aso lori adesina ẹni kan wa pe mi won lawon adetunji adesina akilode eyin meje e de ko gbogbo e ko mora won eyin nikan tan hello e kale o
1: e kale o ya wa kidigbe o
0: o gbere o
1: e kale so lo lo tun ja ri pe a n gba bi gbogbo gba o
0: awa gan gbadun yin be se n sorry bye se wa pa
1: eyin olohun pa lati lu ko du
0: e ku ujo meji meta o gbogbo ara ko du nko o
1: a dupe gbogbo e wa
0: show si oro ni ko du o se ko si oro se o si odun kankan ni ko du ton fe se bayi o ẹ dákun tẹ bá ti ń gbọ ẹ jẹ ká máa jù fáwọn tó wà nílé kán bá lè mọ pé káwọn lè máa ṣọnà táwọn bá ti fẹ kọjá. ẹ jọ ẹni ọlọ́run ò pa oríkì tí yín tún nìyẹn
1: oríkì mi.
0: ẹ ara ẹ náà ni ẹyin ti fúnra yín lóríkì ẹni ọlọ́run ò pa.
1: Mama papa mi a ma pe mi ni alade ade ma pe mi ni omo aru mi nile o ti mo le won si gba ti o je ti pe die
0: won ti kin dele alade o dabi alade aro mi re kan gba kan olere
1: itage
0: alade aromire elere itage igbani
1: be aburo mi ni se olorun ba nfo won ke
0: amen
1: o ma gbole ko lo ni wa lo lo tan tan de la kuro ni
0: igba tan ta di gba aromire yen gan lo je ki
1: agbo so ko awon be be ajo si ki
0: pere agbole kan yen
1: be iluko
0: akọ
1: ma se ti ka ja ma lo wo si ji won ni kaka wa nbẹ ati ni kako ti gbogbo ọbẹ to awọn to ti lọnu ọlọba fun ta o ti iwa lọja ni wọn pẹ.
0: amin ẹ da ẹ ba mú
1: òwe
0: ẹ ṣe
1: nọmba 9 wa nbẹ nọmba 9 lèmi máa mú ṣọ wa nbẹ.
0: nọmba 9 mireku ṣe nọmba 9 mireku ni gígbẹ mireku kẹsàn ó da. Ok, dàbí mo ṣe dà.
1: Dàbí mo ti dà.
0: Dàbí mo ti ṣe dà.
1: O ṣe dé o. Ẹ bá a parí ẹ.
0: Ó dà, dàbí mo ṣe dà. Aláìsàn tó lóun yóò jẹ ẹyin ejò láàyè.
1: Aláwa kò bá ọlọ́jà rẹ̀ ní pẹ́.
0: Amínà yàrá.
1: Àgbà ní Pọ́lù rí lẹ̀.
0: Amín. Allah pagbe se se tan ti ba nkorin
1: e ta ma se ba ani ko ka ma se to lati run ada ba lo pe mi lodo
0: ta
1: bi ga wa ka tun so mi fa awa ri ata oko ya to bi na o bi na ma sa ba o ba ni mo ni mo ni
0: ko wa si ni mo ba ri je so lodo
1: o lodo o lo o ko ni lo ni mo mo ni o ko ni lo ni mo olu sapa kalanda olu sese kalanda bi kaku aviamo
0: mi kaku eyin o wa se alo apagbe se mo pe alo ni alo ijapa yan ni bo ati awon ara ile ebe ebe lo iyen awon rinu e ni apagbe awon rinu e la lo apagbe o ni apagbe se wa ri apamu ma eje nse bayi fun yin apamo o le yi ta n pa ta n mo ta lo mo o opa kini opa tirin kan le o kan ki lo koja ni waju oba ki lo koja ni waju oba ti o ki oba
1: afefe ni
0: yi le to pa afefe koja ni waju oba won lo be esisin koja ni waju oba ko ki oba be na la agbara koja ni waju oba ti o ki oba awon eyan lo lori sisi be so orishi o wa ni se wa re yi te ko yi monini modeji mode ehe kinini ayo lara awon ayo ta ma nse ni awon games awon ere ta nse igba lo ma ara e na ni boko alubo oko yo ba ehe gbogbo ebe ara e na ni tabi di ore mi le mi ofisi di ore mi jarajo ere ti lo kọlọ nje ki gbogbo awon mo sin kon le ma se rere be ni
1: awon mo je ni apa kon ma
0: ki
1: n ba gba si ko pupo ju
0: o da
1: lo ba won ara ile mo kon po wa won ni fe si o fe ke si whatsapp number yin si ta en ko ba wo si lati jo e ti wa ibu ki ti wa be
0: whatsapp number ni wa n ta
1: ni awon apa orisirisi wa a ma fi te si wa ju
0: o da
1: a ma fi pada sa yi jo
0: e seun
1: e ba si ko whatsapp number ile ti ba won ni
0: WhatsApp number on maju sita
1: okay
0: oda e seun oda o e ba ti gbogbo le o
1: e seun
0: amen allow amen 103.5 fm WhatsApp number 0907 648 6198 ori number yen ani fun eni to ba se pe mo fe ke wa mu o ele ni asa titiwa ise titiwa nile titiwa ba se nse lodo titiwa e fe ba wa so e fe ju si mi e fe ka lohun e fe ju si mi pe o da emi o le pe tori pe ipe yen o da po mama long tin gan a ma pe ju o ma je data mi abi o ma je call card mi kosi wahala eyin e sa se ni ohun ke fi ranse si whatsapp number yen te ba ti wa emi agbe ma ju sori afefe be lo se ri abi gẹgẹ bi alagba ọlọrun ẹni ọlọrun pa ti won se so nisin iyan na aba kan ti mo tin ran ba yin so na die die mo de dupe pe o wo yin lokan eyin na so jade whatsapp number yin kini iru awon orikiwa lorisirisi ko to di ru ojo odi e ju sibe o da ile la fe gbe yewo nkan ta fe lele ko nkan te yin go ba fe ka soro le lori e ju sibe fun mi pe eleyi nko e ba wa jade e je ka soro le lori ninu awon asa ti se yoruba la ba fi n te siwaju igba ta ba ma fi gbe jade pada gbogbo awon to wa nule na ko awon na a fi ti won ku eyin na ko e pe e fi titi yin ku afijo se kini afijo te siwaju abi boya de ti e lawon eto kan lodo ti yin te fe ka wa ye wo pe eleyi la n se lodo ti wa number yen wa nta fun yin lati te sibe emu dani e ma ju so number only lẹ́ẹ̀kọ́sí mi ò lè má pé 0907-648-6198 0907-648-6198 WhatsApp number ni ẹ̀pẹ́. Ọ̀dà ètò àṣà àti ìṣe ní iléeṣẹ́ wa mi Radio 103.5 FM kó lè máa tẹ̀ ẹ́ síwájú. Ṣé ìpolówó lẹ́fẹ̀ ni àbí kí lẹ ní dánítẹ̀ ẹ̀fẹ́ ka bá yín gbé wá sí orí ètò yìí pé ẹ máa bá mi polówó ọjà yìí níbẹ̀ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó máa lọ kó máa ta. Ẹ̀pẹ́ nọ́mbà yẹn 0907-648-6198 Iṣẹ́ tó ń ṣe ó pọ̀ tó bẹ́ẹ̀ jáàntìrẹ̀rẹ̀. Ẹ̀pẹ́ nọ́mbà yẹn àgbẹ̀ àbáyín sọ̀rọ̀. Táàbá tí ì gbé bóyá wà lẹ́nu iṣẹ́ àbólúwà ẹ̀ ń sùn ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó wá jù jẹ́ dédé ó gbọ́dọ̀ ní ìgbà tó máa ṣe ìgbádùn àsìkò ìgbádùn lásìkò tá a bá ní ẹjẹ́ ká sáré fojú kan bóyá fún wákàtí kan àbí méjì tó bá ti jẹ́ gbà yẹn a lè má dáhùn ṣùgbọ́n dandan ti dé láti dáhùn sí ohunkóhun tẹ́ ẹ bá bèrè àwa láàgbé kò ń ṣe pa àwa láàgbé. Ọ̀dà ẹjẹ́ ká máa ṣètò wa lọ 0704-700-3341 0704-700-3341 nọ́mbà tá a pè ojú òpó tá a pè láṣálẹ̀ láti bá a dá sétò nìyẹn orí kì í tèmi kí lórí kì í tèmi gangan nígbà tí n bá kì í tèmi tí mo kí orí kì í gbẹ àbíkẹ́ mi ọ̀wọ́n báwo ni o. Hello ọ̀dà o alàgbà flasha ẹ má wulẹ̀ flash o torí wọn ò ní flash yín ẹ má flash ń ṣe ní kẹ rọra pè é kẹ pè é kó lọ bẹ́ kẹ pè é ẹ má jẹ́ ká di pé a máa ní láti block pé ẹni yìí ó dà pé ò ní máa ráyè láti máa pè nọ́mbà yìí mọ́ ẹ má jẹ́ kí a sọ di bẹ́ẹ̀ 103.5 FM oríkìwá òun la sọ̀rọ̀ lé lórí a ti sọ̀rọ̀ lórí àwọn oríkì àwọn èèyàn ti pè láti sọ̀rọ̀ lórí oríkì pé àwọn sì ń sọ àwọn ọmọ wọn ní oríkì yìí oríkì wọn dẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ òun lọ dé bí ó ṣe ń sún síwájú nìyẹn a sọ̀rọ̀ ẹlòmíín dé àkànbí àdùnní àjàní àwọn orúkọ yìí ó ní nǹkan tó ń ṣe nínú ayé èèyàn ó ní àwọn nǹkan tó ń ṣe bá bá pè yàn ládùnní inú àádẹ́dùn òun ní pé ní ìgbà tí wọ́n bí ó dùn mọ́ òbí nínú láti ní i gẹ́gẹ́ bí ọmọ pé pàápàá ó tún lè wá ṣe pé bóyá òun kú ní àkọ́bí tàbí ọmọbìnrin àkọ́kọ́ tàbí lẹ́yìn àwọn kan tó ti ṣe pé nǹkan ti ṣe bákan káwọn pé ìgbà tó wá dé wá ni ó mú àwọn adùn kan wọnú ayé àwọn òbí àdùnní mi ọ̀wọ́n àṣàkẹ́ ẹni tí a ṣàtà kẹ́ láàrin igba ọmọ eléyìí ló mú wá ìyẹn ò túmọ̀ pé gbogbo àwọn ọmọ yín pátápátá tẹ ẹ bí ẹyọ kan tẹ ẹ pè láṣàkẹ́ ẹ o ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn o láàrin gbogbo ẹyin tẹ ẹ ní gẹ́gẹ́ bí obìnrin ẹyọ kan tó wà yẹn láàrin gbogbo ẹ ṣe rí ó ṣàárín ẹ jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ lọ sí ọ̀dọ̀ sọ́nà òkè lọ́run pé àbóyá nínú àwọn tó wà lọ́rùn àwọn tó ṣe láàrin èyí tẹ ẹ ní nínú gbogbo èyí tẹ ẹ kó wá láti ìgbà tá ẹ ń bọ̀ láti ọ̀run láti kékeré ọjọ́ tá a bá ti bímọ obìnrin ni gbogbo ẹyin yẹn ti wà nínú ẹ̀ ó máa dàgbà pẹ̀lú ẹ̀ ni ó ti gbé gbogbo èyí tó máa lò ó ti gbé wá láàrin ẹ̀ òun ni ẹyọ kan jáde òun lè fi ní àṣàkẹ́ nígbà pa wà káàkiri nígbà tá a wà káàkiri pé mo mú ilé èyí mo mú ẹ wá kẹ ẹ nífẹ̀ẹ́ àṣàkẹ́ ẹni bá láṣàkẹ́ ń lé tẹ́ ẹ ń fìyà jẹ́ ẹ má fìyà jẹ́ mọ́ ẹ má fìyà jẹ́ mọ́ ẹ bẹ̀rẹ̀ sí ń kẹ́ gẹ́gẹ́ bí orúkọ tẹ́ ẹ fún ẹ wá jẹ́ kí ìkẹ́ kó wọnú ayé tẹ̀yìn náà kó wọ dẹ̀dẹ̀ tẹ̀yìn náà ẹ má ní àjà nínú ilé ẹ má fìyà jẹ́ tori pe se ni bi igba pe ja bi igba pe la awon kokan ja awon kokan le la kokan ja te fi ni oruko ni ro ni ani la omo wura e ma ki ni gbogbo igba oruko nko a ma la mo fun ni oruko eni ijanu eni oriki eni a ma se ri fun da ba nki ni ori eni awu amuni lati se awon kankan yelo mi to ba ye po kan fe ya ole o ba ya ole te ba ma fi be sin ba soro dare ni a kin koju omo ni o gbodo yole o gbodo sigba o gbodo sewo bi asa won agbagba kan won ni e tu ma fadura ti e fi gbogbo e ti fun o dodo ko didi alabi akobi a je ka be si ma so awon omo ni oruko gangan nile yoruba e ma je ka lo ma mu awon oruko ta e je ka so won omo ni oruko yoruba e je ko mo oruko won dele dele e je ko ni oruko yoruba to jinle e je mo oruko yoruba to jinle e ma je a fi olaju ka fi da gbogbo eru eyin lo njokuta ebo mo oruko to nje ejo ebo to so ra e ni stone je okuta le fe ma lo ma pipe e fe se nibi o da okuta me lo le fe se nibi ejo sawo mo ko to so ra ni weather eni so je weather sha fe fe ni Wind, Mr. Windy, Mr. Weather, Mr. So, Mr. Sun. You don't look a woman. I want one more. Teba wa die. Teba wa die. Only shape. Omo she omo America. Taba omo London san san. Ole le wa lara awon she mi ni Switzerland she mi ni Australia awon ilu kan wa to se pe won se se lodo titi won lara awon to wa loke oko asa won ma n je mu awon titi awa lawo dudu ìṣọwọ́ ṣe wọn ó jẹ mọ́ ti àwa láwọ̀ dúdú aláwọn tó ṣe pé wọ́n sì ń fi igi dáná láwọn bìkan tó mọ̀ bọ́n ṣe ń ṣe àwọn kan dẹ̀ rí nínú wọn wọ́n mọ̀ bọ́n ṣe ń lọ ata dáadáa tí àwọn kọ́ àwọn yorùbá náà dẹ̀ fẹ́ràn ata àwọn yorùbá kẹ̀kan wọ́n mọ̀ bọ́n ṣe ń lọ ata dáadáa tó wọ́n fọwọ́ lọ tó wọ́n fi dáná nǹkan tó fẹ́ jẹ wọ́n ṣe pé àwọn kankan wà tó wájú wọn lójú irú àwọn orúkọ yẹn kàkà tó máa fi sọ ní èdè nígbà tí ètí ṣe irú èdè tiwa ni wọn sọ èdè tiwọn ni wọn á fi sọ èdè tiwọn ni wọn á fi sọ èyàn bá máa wà tá a bá máa fi wá díẹ bóyá èèyàn kan tó ti wá tó ti wá tó ti wá tó ti wá tó ti lọ ó lè fipá láwọ dúdú ni tá a bá di pé kán lọ wò èèyàn kan ní Susan Wenger ni ìyá ọ̀ṣun ìwọ wá ara ẹ wá ni yá nǹkan tó jẹ mọ mi lọkàn mò ń wára mi mò ń wá ibi tí mo sọnù sí ó wára ẹ wá tọkọtọkọ tẹ ló ṣe wá tó dẹ bá ara ẹ yóò ṣubú tó bá ara ẹ lẹyìn tó parí gbogbo ọdún tó ní í ṣe ó dẹ dúró ọkàn mi tẹdó síbí ibi ni Susan Wenger wà títí títí tí yóò ṣubú wá ń bì í tàbá lọ sọ́nà òbùkún láti kọjá ní ọjà ọba ele gba sabo wole ibe ni le to wa igi wa e ba ti ri igi on to wa bayi e ba ni lara gate fence to wa nbe e ti ri bi igba pe won fi irin se awon adan sibe ni e ti e tu ti ri awon bi ile pe tesi ni e ti ri ara be yen bi igba pe won se bi ere si ibe bo se wa lara ogiri yen ni e ti e ni fesi te ba te nkoja o da yato laarin oruko wa ma se nkan opolopo ninu aye wa e je ka te si waju pelu oruko ta nje e ma je a je ko oruko wa parun oruko yoruba to nje e je ka so ara wa e je ka tubo ma pe awon mo ni oruko yoruba e ma je ka so nu rara to ba lo soke okun oto ni oruko eyi to se pe won ni oruko ewo lo je oruko isami ibi oruko isami o ni awon oruko geesi oruko nu bibeli ta nlo ni awon oruko kokan ta nlo ibi oruko isami lo ti jade wa o o ye ki awon oruko yen ko tele awon oruko ta nje gangan ta ba je to anje oluwa gbe mi sola tabi mo nje mu yo sore ma wa ni oruko e orisami a je boya bi oruko inu bibeli boya o je precious boya o je gift to ye pe a fe fi so mo nkan to je bi esi ta nse oruko isami eyi to ba wu wa la le mu jade ninu awon oruko yi pe ele mu fe lo gege bi oruko isami awa kan wa ni aye atijo awon oruko nu bibeli la won obi ma mu pe oya oruko isami papa awon ijo kokan sugba won obi ko se ni to fit ijo se won a fi oruko bayi ni mo fe lati fun won oruko isami titi e niyan sugba se ri oruko yoruba e won a te mola won le ni ebun oluwa lo nje ebun oluwa yen loruko to nje o ibukun ebun ibukun ara oruko yoruba ni kaka te elomi ma fi wa fomo elebun lo so di gift omo yoruba de le omo yoruba ni e je ka je ki a ma je oruko wa e ma je ko parun e ma je aso nu mo dupa lowo gbogbo eyin te pe ni ateyin te gbiyanju lati pe ni alagba eni olorun opa e seun mo dupe papa fun imoran ati amoran yi te gbe wa alagba jami afolabi lati di roko mo kiyin o alagba ade tunji additional lati keto alagba jelili yusuf mo ki eyin na lati ajegunle be na ni mo ki ogbeni alabi lati aja gbogbo yin patata ateyin te gbiyanju hello oda ore ateyin to re o ateyin ti o re ateyin ti e gbiyanju ateyin to flash e se gbogbo yin patata ni mo ki mo kokan lojeje ati gbogbo awon mommy ti gbogbo won to rerin labenu mo ki gbogbo yin patata pe e seun adupe ti o ba di ose to nbo ti aye ba pada gba wa ati eyin ati emi a pada pade a tun ma tele siwaju lori eto wa boya oruko ti wa gangan la fe so ati kuro lori oriki boya ori oruko ni o ati nkan kan ohun ta gbe yewo a ma so so kwaya nigbati asiko ti o ba to e je ka pade lori WhatsApp number 0907 648 6198 0907 648 6198. Oda boya ni adugbo titi yin ni agbegbe yin ni ilu yin o ni awon kokan to won wu gege bi asa te mo pe ise titi ilu wa lele ise titi odo ti wa ni e de fe kin ba yin gbe wa si ori afefe tabi pe e ti efe ba mi soro pe oda omo lola o temi nje oya nko bayi bayi bayi bayi bayi asa temi mo ta wa ma nse ni odo wa ni tori aiba mo awon ti o tun lo fun agunbaniro laipe won a tun le se pe won fe lo si awon agbegbe kan e je ka won na kon mo bi ti won lo kon le mo ba won se mama gbese kon mo ba a se ese gbe nigba to ba de lu nilu ma so kini kan mo ni ki n se awa gangan ta ajo mo yoruba nikan la wa lori eto ileto yi wa fun e ba je omo efiki ke ajo mo edo ke le wa lati gabon ke wa lati nigeria be wa lati kenya ko to mu ni te fi n gbo eto di lowo lowo e gbo yoruba o be ba de gbo o di ran ka ba yin na si eyi te gbo o ge ti le fe fi ba mi soro ni e ni wahala rara e fi gesi e fi so a tu pale ni ede yoruba alawon ti o tu ebe kimi to wu ke ti wa yala loke okun ni won ni asa nibe ebo lasa o e ma lo lo si e ma lo si lo ebo to lo si be to lo wo aso fele fele ni gbo otutu ye awon a ma wo aso otutu o ara awon asa won ni pe kon ma wo aso otutu nigbo otutu won e fara le gbogbo bi lo ni asa ti won gbogbo bi lo ni bo se se won ni bo ba de ohun e wo se bi awon ara ohun na ni baba de de saudi a wo bi awon to wa be ni ibi ki bi ta ba de a se bi won se se nbe ohun oni pe ase awon ati se won a je ko mo wa lara tori ka ma ba bo si panpe ofin tori ka ma ba asu ona o se wa se pe awa gangan fun rara wa ni le ngba ta wa wa le a le gba asa wa ka gbe laruge a le mu ise wa ka gbe laruge elomi asa ile won ko le mu yangan nita be nkan ton ni gege bi asa lodo won ohun ti gbogbo eyan wa ri fun ni pe ah a se pe bawo se nse ni odo ti wa ni bawo ni ba se dun to e je ka gba sa wa laruge e je ka gbe ede wa laruge e je ka gbe le wa laruge e je ka gbe ibi ta wa e je ka gbe laruge ibi ta tin taja ta tin ra oja ibi ta tin sise won ni asa nibe awon akoroyin asa isowo koroyin isoro kairoyin isowo gberoyin asa kan ma ni e ma go ah won se nka ni bi bayi bayi bayi ni ah ibe lo ti wa won se nse ti won ni be na lo se ri e wo a rojo mo so lokun ago mejila o se be o tin ku iseju meji e je ndagbere ni bi ti mi o dagbere lekun lowo be na mi o dagbere laisan lowo mo dagbere la lati lasigbo lowo ibanujo kere ko ni kan kankan ninu gbogbo apata pata titi igba ta tu boda ma gbohun ara wa ta tu jo ma bara wa soro oran yo na la osun loko ga agba ti mi se radio 1 103.5 fm ni mo nki gbogbo eyin te wa ni loro ni mo nki gbogbo eyin alagba pata pata bẹ́ẹ̀ náà ni mò ń kí gbogbo ẹ̀yin tẹ́ wà níbi ẹ̀rọ amúnáwá pé ẹ̀kú iṣẹ́ o mo kí alàgbà Suleiman láṣálẹ̀ yìí ẹ̀kú iṣẹ́ bẹ́ẹ̀ náà ni mò ń kí alàgbà Adébáyọ̀ ẹ̀kú iṣẹ́ takuntakun gbogbo yín lọ́kọ̀ọ̀kan léjèèjì náà ni mò ń kí o bẹ́ẹ̀ náà ni mò ń kí ọmọọba Fọláṣadé mò ń kí bí Ọgọ́dé Zechi níbi tóun náà tó wà o ẹ ṣe tẹ̀ ń dúró tì mí gbogbo yín pátápátá ni mo rí ní àṣálẹ̀ òtúkẹ́ alàgbà Adédayọ̀ náà níbi tó wà ó ràn ìlú lásùn ó dàárọ̀ on behalf of management and staff of radio 1103.5 fm I do want to say to you thank you for staying tuned to the station join us later this morning when we open the station to you for your listening pleasure my name remains Omolola Olamijulo. Till next time when I come to you and you hear my voice. Good night, stay safe, and stay blessed.